0: òmìnira. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ní wákàtí. Má yí rédíò yẹn kúrò sà, má yí rédíò yẹn kúrò mà. Arán mi sí ọ sà, arán mi sí ọ mà. Orúkọ mi yìí Ajírere Victor Daniel, aka Àyànfẹ́ Jésù gbayé mọ̀ sí Bàbórí òkè tú sílẹ̀. Mo fi èní gbàdúrà fún ọ, mo dẹ̀ fẹ́ fi èní plate mi. Gbọ́n tí ẹni tó ni májẹ̀mú sọ fún mi lánàá. Olúwa ní sọ fún ẹ pé ní ọ̀sẹ̀ tuntun yìí, wàá rí ìrànwọ́ gbà. Ní ọ̀sẹ̀ tuntun yìí, gbogbo tó o bá ti fẹsẹ̀ rẹ tẹ̀, ó bójú rere àtànú Ọlọ́run pàdé. Ní ọ̀sẹ̀ tuntun yìí, o ò ní rí kú. Ní ọ̀sẹ̀ tuntun yìí, gbèsè tí ń bẹ lọ́rùn rẹ ò di sísan. Psalm 121, ó lèmi ó gbójú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tó dá òkè, ẹnì kan tó nílò, tí ó ru ẹrù ayé rẹ tí ò mistake yẹ, lọ́sẹ̀ tuntun yìí lọ rìn pàdé ẹ̀. Ìwò kí pọ́ sí ọmọ wọn tó lọ́dún yìí, ò ní bá wọn rà. Ó sì kú ọmọ lọ́sẹ̀ yìí, ò ní rogun ẹjọ́, ò ní rogun ọ̀pá, ò ní rogun kirikiri. Ayé ò ní dáwọ́ pọ́ sí ọmọ fún. Bẹ́ẹ̀ ni yóò rí. Ìrètí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Ayọ̀ tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Ìgbédìde tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí lọ́wọ́. Àṣeyọrí tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Ìwọ tó fẹ́ san gbèsè owó léyìn, tó fẹ́ sanwó sukú ọmọ, mo fún ọdọ́là wà gbà pí ayọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa àmì. Inú mi kàn dá dédé dùn, kí nìdí? Ẹ̀rí tó ṣòro gbàgbọ́ ń tẹnu àwọn èèyàn jáde. Àwọn tí ò rí mi rí, tó sì jẹ́ pé àṣẹ orí afẹ́fẹ́ ló lọ kan ayé wọn níbi tó wà. Mélòó mélòó wá ni ìwọ tó ń gbọ́ mi ní wákàtí yìí? Gbìyànjú kó gbóhùn Olúwa gbọ́ lẹ́nu mi. Bíbélì ní gbéni fún ẹni tó wí nígbà tó Olúwa wí. Àdádu Olúwa ní ọmọ mi, àwọn nǹkan ti dé ìkoríta kò yé wọn mọ́. Wọ́n rórun sùn, wọ́n ti dé ìkoríta ẹ̀sìn, wọ́n ti dé ìkoríta ẹlẹ́yà nítorí gbèsè tí ń bẹ lọ́rùn wọn. Jésù oníṣẹ́ ìyá mi tó rán mi iṣẹ́, ó ní mo fẹ́ jáde sí wọn lọ́nà tí wọ́n lérò. Mo fẹ́ gbé wọn dé. Ìyanu tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí mo fẹ́ gbé lé wọn lọ́wọ́. Sáà ti ní kọ́ tẹ̀lé ohun tí mo bá ní kọ́ ṣe lórí afẹ́fẹ́ yìí. Nípasẹ̀ ìgbọ́n Olúwa ló ń fẹ́ jáde sí yín lọ́nà tẹ́ ẹ lérò. Sáà gbìyànjú tí ń bá ti ní kò ṣe lórí rédíò yìí. Ṣé Bíbélì ní bí ìwọ bá kàn, dandan ni kò jèrè lẹ̀ náà. Ẹni bá gbàgbọ́ nínú wòlíì, dandan ni kò jèrè wòlíì. Kò bá mi mú iyọ̀, yá dà sílẹ̀ lẹ̀. Gbé ẹsẹ̀ ọ̀dún rẹ̀ lé lórí, gbé ẹsẹ̀ òsì rẹ̀ lé lórí. Mò ń padà bọ̀, jókòó padà bọ̀ láti wá sọ tẹ́lẹ̀. Jẹ́sà Rédé Yàrá Òkè gbọ́tẹ̀ Simoni ni kòkòrò ẹnjìníà mi.
1: Orúkọ Olúwa ṣeun láti ìdókòwò Ṣílíbà. Gbogbo ti tóbi Ọlọ́run ga. Ìgbà tí mo kọ́kọ́ gbọ́ program, kódà kò síná bí ọjọ́ mẹ́ta, mo dẹ̀ máa ń tan rédíò sílẹ̀. Ohun ìwọ́n ló jí mi. Mo tún lélẹ̀ Àyànfẹ́ Jésù, wọ́n tún dé o. Wọ́n mọ̀ rí pé mi ò rọrùn sùn. Ìgbà tó parí program yẹn, wọ́n ní ₦550. Láta 5,000, 10,000. Mo ní ìyẹn kiri jẹ́ tán ìpè bàbá ìwò. Ìgbà tí ìwà mọ, wọ́n á sọ fún ọmọ mi tí ò mọ̀ ju kó máa ra dátà 10,000, 20,000. Wọ́n lè wo account number kan lè gbá mi sẹ́ǹdì ₦550. Owó kóńkóló, mo ní bẹ́ẹ̀ ni. Bọ́mọ yẹn ṣe sẹ́ǹdì ₦550 yẹn. Ó dẹ̀ máa ń láì láti máa play a soft bet kan. Bó ṣe wí ni ₦150,000 kan nìyẹn. Ó sáré wá bá. Ó ní àkáńtà ọ̀gbà tẹ fún mi yẹn. Ó máa yàtọ̀ sí gbogbo ìdásẹ́ mọ́jọ́ ẹ̀ mú ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣe mo máa lọ my 12 ní 3 weeks ago bẹ́ẹ̀ ni. Ó ní òkè pé kí n mú ATM mi. ATM mi dání pé ṣé mo mọ̀ pé ìdájí ni mo máa ń. Òun ní fẹ́ kí n kọ́ káàṣì dání pé tí n bá ti dé my 12 kí n gba káàṣì. Ó ṣà slot mo gba ₦60,000. Ó ní èmi sí mi ní 10 kọ̀bọ̀ nínú àwọn kinní. Mo ra mo gara wálé. Ìgbà tó tún dé. Ó ní ẹ̀ mọ́ mi báwo dẹ̀ ni padà ní oní báwo lọ jẹun ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní torí bọ̀ọ̀lì ni mo máa ń ta. Ó ní máa jẹun kí n ṣeré o. Mo ní mi ò máa ní àtọ̀rọ̀ owó ẹ̀ ni mo fi ń ṣe òun. Ó yẹ tún ṣe pé àkáǹtì nọmba yẹn mi mọ bí mo ṣe ti fìtẹ̀ lórí fóònù. Ó lẹ tún sẹ́ǹdì mo kọ́ sílé tó bá ti dábẹ́ bílò mi lọ mu. Ó tún wá ṣe owó yẹn lọ́nà mẹ́fà. Ó wá jẹ́ 3,000 pọ́sẹ̀ gbàṣà. Tó ṣe lọ́nà mẹ́fà. Ó tún ó máa ń pè é kí ni ẹ̀wọ̀n ju mi ìrírú sí ẹ̀rí kò kí. Ìgbà tó tún máa padà di kí ló tún wá bá mi ní sọ. Ó ní mọ́mì mi mo fẹ́ kalẹ̀ pé tẹ́rì pa mi kí ló ṣẹlẹ̀. Ó ní mo win 350,000. Wá ṣe ọmọ yóò tí ju 20 years. Ó yẹ ṣe pé 20 ni yọ ní February ni. Ó ní ṣé mo ń lọ my 12 láàárọ̀ mo ní ó ti pé mo ti rajà ní pé mo ní program tí mo ń lọ ní Allmart. Ó wá ní òkè pé ẹ̀fẹ̀ kí lórúkọ pásítọ̀ yẹn. Mo ní ìtẹ̀wọ̀n rántí. Ó ní bọ̀ àkáǹtì nọmba tó máa ń san owó sí yẹn.

0: It's your boy YC, Moose Groove Jaga Band, Link Up Daddy, and right now you are listening to Radio 1, 103.5 FM, Lagos. Don't touch it.
1: Ẹni tó bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì. Ẹ darapọ̀ lábẹ́ ìpèsè ìránṣẹ́ wòlíì Ọlọ́run alààyè. Prophet Victor Akinyosoye Ayanfẹ́ Jésù ti orí òkè ìtúsílẹ̀ Mountain of Deliverance Prophetic Ministry tó wà ní Paradise Bus Stop off Ìkọ̀tún Ìdímù Road lórí ètò àkókò ìtúsílẹ̀ ní ìkànnì yìí. Radio 1103.5 FM ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Àìkú Sunday lẹ́rù máa gbọ́ wọn. Láago márùn-ún kọjá ìṣẹ́jú márùn-ún sí aago márùn-ún kọjá ogún ìṣẹ́jú 5:05 AM to 5:20 AM lójoojúmọ́ ni o. Ẹ lè pe wòlíì Ayanfẹ́ Jésù sórí àwọn nọ́mbà wọ̀nyí: 0704-073-8130 àti 0916-802-7001. Àkókò ìtúsílẹ̀ ní ìkànnì Radio 1 103.5 FM. Wá gba ìtúsílẹ̀. Yeah.

da pa inu lama pa ti ta run ko haleluya lama ko ni gbugbu ogba fun anu ife ike ati ike olorun ba ni ori aye wa fudida to da wa si fun gbugbu ogba to n da wa si ta fi n lo bibo he ko se pe a mo n se sugbon wu lati se kini lati toju wa lo se fi aye ope sile fun oni to tun je ojo keta le ni ogun ninu osu ka ejo odun 2026 ah ah a wo ti ere ti awoda o se se be ohun na tun lo odun se be ohun na lo kilo wa de ta fi le ma ki ta le ma dupe ka le ma yin ka ma gbe ga ni gbogbo gba lori kore pe oluwa o seun ti anu e duro lele oluwa o seun fun dida to dam si oluwa o seun fun ti esibaju to mu mi te esibaju oluwa o seun tori fun ojojumo fun wakati iseju kookan kookan to wa ninu ojo kookan te fi n je kin ri o da na fun ojo kookan ti mo ri o da fun ose kookan ti mo n pada ri ose mi ti mo tun pada ri osu tutun kilo de ti mi se ma dupe oluwa ma se tori pe anu e duro lai lai e je ka yoruba little nation am the ready one 103.5 FM. Nibo ti mo tin so pe okan ojo kan omu emi o la fin dupe lo na ba fun anu ife ike ige lori aye wa fun dida to da wa si o da fun ose ti tun ta ma fin se kin ta fin te si waju si lowo tori a le fun lowo be na la le fun lo jeje to ba se po ni ke mo wa ni kan ka mo nje wa elo la fe fun elo la fe mu wa onje o la fe si ta fe gbe ni lowo kila mo ti quantity quality onje to ma nje kila mo to je a mo ṣùgbọ́n nínú ọpẹ́ nínú ìyìn òun náà ni gbogbo oúnjẹ tí ọlọ́run bá tó ń jẹ òun ló wà àti nínú pé ká máa fi fún àwọn èèyàn ká máa ṣe kí ni ká máa nawọ́ ìfẹ́ sí àwọn tó bá wà ní àyíká wa láti ràn wọ́n lọ́wọ́ pé ó da alágbọ́já mo ní nínú kan nínú méjì tí mo ní ò wá gbà ó ṣe bí ń tí ni ìwọ náà gbà jẹ́ ká jọ pin eléyìí gangan òun náà ni ìfẹ́ tó jù tó jù jù bẹ́ẹ̀ lọ èyí náà lè tó náà fi ń polongo pé ẹ jẹ́ ká ní ìfẹ́ gbogbo ara wa ká dẹ̀ máa dúpẹ́ ní gbogbo ìgbà ká máa ṣe àwọn nǹkan tí ó tọ́ ẹ jẹ́ ká yọlúwa lè ṣe wá bí rédíò 103.5 FM orin ẹ̀mí tó wù yín láti gbọ́ ẹ tẹ̀ ẹ́ sí nọ́mbà eléyìí 09078 09078 ọjà mi ló ń tà wàràwàrà yìí torí pé mo mọ̀ pé ibi tí kristi bá ti jókòó dé ó di dandan káyọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ kẹta ibi tí iléeṣẹ́ wa bá jókòó sí ta dúró tìyín lẹ́gbẹ̀ẹ́ ta dúró gbágbágbá tìyín ó di dandan kẹta ó di dandan kọ́rọ̀ ajé yín kò gbogbo 103.5 FM ẹ jẹ́ ká yín lùwà létí.

0: ni ẹ jẹ kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá fún àánú àtòrí ọ̀fẹ́ yìí tó fi ń dá wa sí ní gbogbo ìgbà lóòrèkóòrè.
1: Alàgbà Ṣẹ́gun Ajílẹ́rè.
0: Lórí tí ẹni pé kí n fún yín kàfẹ́ máa dúpẹ́ òun náà nìyẹn.
1: Join me in praise God. Ọ̀dà náà mo tún padà sáré rí àtẹ̀jíṣẹ́ kan ládọ̀ ọ̀dọ̀ arábìnrin àbílẹ̀kọ Olúwayẹ́mẹsì Gbàngbóṣe. Wọ́n ní kí n fún àwọn ní ìsígíní. Ìyẹn láti ọ̀dọ̀ bídèmí Ọlọ́run ọba ò sọ pé kí ni kí ló sọ mi ò gbọ́ ìyẹn náà wọn ni pé kí n fún wa pé ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ní òní ọjọ́ ìsinmi táwọn dẹ̀ fi ń dúpẹ́ pé Olúwa ṣeun táàmì dúró láéláé nínú ẹbí ìtàwọn àwa náà ní Olúwa ṣeun táàmì dúró láéláé nínú ayé ìtàwa náà àbí báwo lè ń ṣe sọ nínú ilé.

lọ́nà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kálẹ̀ a kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun eléyìí ta tún nọwọ́ múlẹ̀ ní èní ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹjọ ọdún 2026 ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ṣàlàáfíà làbá yín ṣe dáadáa lẹ́wà. Alẹ́ àríyá lọpọ́n súnkàn nìkan ni 103.5 FM torí màkànmàkàn báyìí ń loyè kan. Tó bá dọ́dọ̀ mi á yí sọ́dọ̀ yín ire ni yóò yí sọ́dọ̀ tèmi o ẹ̀yin náà ire ni yóò yí kàn yín bẹ́ ẹ bá ń gbọ́ lásùkàn mi á kan gbogbo wa nire ìbànújẹ́ òní kàn wá ọ̀rọ̀ ọ̀dàmú òní kàn wá ilẹ̀ iṣu oníkálukú fẹ́ lọ sùn a ò ní sunkún oorun ayọ̀ la ó sùn a ò ní tojú oorun dojú ikú àmọ́ kó tó di pé a lọ sùn alẹ́ àríyá ẹka alẹ́ máa alẹ́ àríyá ẹka alẹ́ sà ẹka alẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ uncle and sisters auntie and nephews gbogbo yín lucky o ẹka alẹ́. Adé tó ń olúwọlé lorúkọ mi bá a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ẹ mọ̀ pé gbàgàdà báyìí ni ìwé òwe ṣí sílẹ̀ láìsínú òwe bíbélì a máa mú òwe lọ́lọ́kan òjọ̀kan tá a sì tún máa ju àgbéyẹ̀wò síta ìhùn tẹ́ bọ̀wọ̀ dá sí aago mọ́kànlá ṣe bẹ́ẹ̀ ó kù ṣẹ́jú mẹ́fà ẹ wà yíká yín torí láyé tá a wà lọ́wọ́ yìí ojúlàlá kan fi ṣọ́rí bó bá jẹ́ pé ẹṣù wà lóde àríyá ẹ̀sà ẹ lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ darí lọlé bẹ́ẹ̀ bá ti wà nílé ẹ jẹ́ a tún bára wa sọ̀rọ̀ kájọ gbára wa lámọ̀ràn ká tiẹ̀ dágbẹ́gbẹ́ lúkẹ́lúkẹ́ torí pé a tún ti bẹ̀rẹ̀ ní àgàgà wa tá a wà ń pinlẹ̀ èkó àwa tá a ṣiṣẹ́ láàjẹ́ ní ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹ́ láṣẹ ọba mi òkè iṣẹ́ tá a ṣe àwa làájẹ́ àwọn ọmọ tá a torí ẹ̀ ń ṣe làkàdúró ní dà wọ́n lẹ̀ láì gbogbo wa láṣẹ ọba mi òkè óyá ẹ jẹ́ a tún kíra wa káàbọ̀ bá a ti máa ń kíra wa ń pe alẹ́ àríyá atalẹ́ tòní a tún kíra wa káàbọ̀ bá a ṣe ń ṣíde ètò ọ̀hún adé tó ń àtọ́kẹ́ olúwọlé lorúkọ mi lẹ́ẹ̀kan sí ìkànnì 103.5 FM ibẹ̀ lẹ́wà ẹ má yí ẹ má ṣe kíni ẹ má yí kúrò ẹ má ṣe kíni ẹ má yí kú ẹ má yí kú ẹ má yí kúrò ẹ má yí kúrò ìkànnì 103.5 FM gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ńlá kíkẹ́ a kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun a san gbogbo wa sí rere láṣẹ ọba mi òkè àmì àṣẹ òdùmọ̀.